0: 26 saloon tí ó fi mẹ́lẹ́kẹ̀dẹ̀ Joseph Price Plant ìjọba ẹ̀rọ Lafitas ní Eternal Care Milk Kitchen wọ́n ní ọgbọ̀n Bible Cleaning Rain Company Limited jẹ́ wọ́n yìí tí mo kọ́ balẹ̀ gbọ́dọ̀ bí ẹ̀rọ gbé na ń gbẹ́nà bí kẹ́rẹ́ bí ṣàpọ̀ mẹ́nà dẹ́ka bí kẹ́rẹ́.
1: Fọ ọkọ ìwúyù kan ìtú àti wájú ọ̀gẹ̀ ní premier bẹ́ẹ̀ tẹ̀ kẹ́mu kẹ́rin ní ma tẹ́kẹ́rẹ́ bí ẹ̀dọ̀ tọ́gá mẹ́ pínú mẹ́rọ tuntun rẹ̀ tuntun rẹ̀ gan ìtú ọmọ yẹn bẹ́ẹ̀ dàtẹ́ yẹ́rì gíní ma ti dìrò. Mad Mart Mulondo Extra Crazy Booster Chirunji Mata Mita ti rọ anáyẹ wẹ́rẹ̀ chupa green memes ní ẹ̀rí ẹ̀tí ẹ̀rẹ̀ bọ̀rọ̀. Ẹnfààní ti lùkọ́ ìrẹ̀mú ni jíìmí bẹ́ẹ̀ tẹ́ tóró rẹ̀mí lẹ́r kákàrẹ̀ dọ̀gẹ́ ọ́ pẹ̀kẹ́ yẹ́rọ pọ́kọ́ la tẹ̀ chọ. Kai Maro komi bẹ́ẹ̀ kiti da stand by class one. Pípí di chọ́ lóye lóye dáhùn bẹ́ẹ̀ di dòtí kárẹ̀ lóye ní ma tẹ́kẹ́rẹ́ ní yà pàpọ̀ jí ẹ̀ náà dùn wẹ̀nyẹ̀ wọ́n àná tiẹ̀ nà ẹ̀ kọ́mi náà. Bẹ́ẹ̀ tiẹ̀ du dangẹ̀ púrẹ́ komi yóti ti ti lóye pàṣẹ wíìdá ọ̀ṣẹ́ ṣẹ́ Mad Mart Mulondo Extra Crazy Booster agbo yóti komi kiri o di lóye. Yọ dutu maro fiyen kọ́ pẹ́ẹ́ yẹ. Ní o wẹ̀rẹ̀ galiwo ye duka tètè nù kiri ka galiwa nga pa pati lan tẹ̀sán kiri tún mari mẹ́ Uganda lóye. Gọ̀ọ́ chimi nọ́ọ̀rọ̀ bí ra bọ́ra dẹ̀k. A dẹ́ka bí ta cẹ́l.